0: Finances ní àtúndì ẹgbẹ́ bẹ̀rẹ̀.
1: Promo ní ṣàṣẹ fi 15th April kọ sí 15th July 2026.
0: Ká ohun, ẹ máa ní mpa ohun.
1: Ìṣiṣẹ́ ìkàkà ohun, FDA àti ẹ̀jẹ̀dì nǹkan àtọ́ yàtùn.
2: Ó bẹ̀rẹ̀ sẹ́ wùtín yìí ní ẹyẹ nàhànàhà, abúlé wùtín àṣẹ ẹ̀ ń kíkà o. Ẹniẹ̀mẹ̀ kànfú BO16 Hermes ẹni àmà o. Ẹ̀mà tí yìí ní yẹ ṣàm na ẹ̀bọ́ wùtín àṣẹ hún bàn. Hemp oil aṣẹ́ mu ma, ntí ẹ̀mà wùtín hún yẹ basa. Nẹ́mọ̀ ẹ̀mà ẹni ṣìrẹ̀yìn ní ẹsẹ̀ fu. Ó ti mi di BO16 Hermes ẹ̀bọ́ cornrow ẹ̀yẹ locks. Na wùtín yìí ní sọ yẹ natural ẹ̀mà wùtín mi style nù fẹ́fẹ́fẹ́. BO16 Hermes ẹ̀mà wọ ní mo yẹm dẹ́ẹ̀dì. Kọjí ó diẹ nẹ. GC brand diẹ. Kúni sẹ ẹyẹ wá ohun tira. FD yàjí ẹjẹ diẹ nkira tó yà tù. Discover. Open kò dẹ́jọ́ àdí àbí bí a wọ̀ mu. Ẹ̀bẹ́ máa bèbí wọ́n yẹ.